0: ó ti ẹ mọ yí àbò mọ bí mo ṣe jẹ nílẹ yìí.
1: Lágbájá lọ ti mọ yí.
0: Àmì kí n tọ́jú ẹ, mo máa lọ kù.